0: ẹṣeun ẹka san gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtẹ̀ni ọjọ́ ìní sọ̀jọ́rú ojúmọ́ kẹtàléní ogún oṣù kẹsàn-án ọdún ta mọ̀ sí oṣù ọ̀wà ọ̀wẹ̀rẹ̀ ọjọ́ oṣù kẹsàn-án ọdún oṣù ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ́ kí n pé ẹkú dédé wò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlẹ́sẹ̀ wa ọmọ yín àbúrò yìí ta mọ̀ sí michelle dosùnmù ní orúkọ mi arábìnrin wa ti a mọ̀ sí melody àwọn ni wọ́n ń bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mi ló kan tí mo láǹfààní láti fi tọ́ a ní etí ní àsán ọjọ́ ìní ni àwọn wọ̀nyí jẹ́ a lọ ṣe àkíyèsí lórí ìwọ̀lé ní ojúlẹ́kọ̀ọ́ gíga kọ̀mígi ọlọ́run ní gbẹ́gbẹ́lẹ̀ lundali a ó ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ fún wa èyí tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga ìgbàlódé tá ń pè ní campus numeric jẹ́ eléyìí yóò wá sí ìmúṣẹ ọ̀gá àgbà ó ṣe àlàyé díẹ̀ nípa lórí ohun tí wọ́n ti múṣe nípa rẹ̀ a ó ṣàwàlàyé àlàyé bákan náà lórí àkíyèsí tá a ṣe nípa ìwọ̀lé ní nìkìpẹ̀rù jẹ́ a ó tún ṣe àlàyé bákan náà lórí ohun yìí jẹ́ oríire fún gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ùbẹ́kúgà pẹ̀lú wọ́ọ̀re láti òwúrọ̀ yìí ni wọ́n ti rí omi tó wúlò tó mọ́ tó tí wọ́n ń lò láti òwúrọ̀ yìí láti ọwọ́ àwọn tí wọ́n ṣe olùjárí ojúlé ajẹ́lẹ̀ ló paraku a ó ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ wọ́n yìí ni àwọn ìlànà àwọn ìròyìn tí mo fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. ọ̀dà mo kí ẹlẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní nítòótọ́ ǹjẹ́ ìwọlé ó ṣe é ṣe lọ́kàn ọ̀jọ̀ kan tí àwọn ọmọ wọlé ní ojúlé ẹ̀kọ́ gíga èyí tí ń ṣe ti kọ̀mígi ọlọ́run ti ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n fi lọ́nà ọdún ẹgbà ó lé mẹ́tàdínlọ́gbọ̀n tá a wà yìí ẹni tí ń ṣe ọ̀gá àgbà olùdarí ojúlé ẹ̀kọ́ gíga iná ni abdelkader sumanu tó ṣàlàyé díẹ̀ fún wa lórí àwọn ètò ìwọlé yìí nínú àwọn àlàyé rẹ̀ ni pé gbogbo rẹ̀ lọ bó ṣe tó àti bí ó ṣe yẹ àti pé àwọn tẹ̀ ti múra sílẹ̀ kí ìwọlé náà kí ó tó tó àwọn sì wá ti gba àlejò àwọn ọmọ tuntun tí wọ́n gbé wá ní ojúlé ẹ̀kọ́ gíga yìí tí wọ́n ti pín wọn lọ bó ṣe tó àti bí ó ṣe yẹ àwọn òbí náà wọ́n sì fojú wọn rí pé nítòótọ́ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ jẹ́ nínú àwọn àlàyé arákùnrin wa tá a mọ̀ sí abdelkader sumanu tó jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ gíga yìí òun ni pé láti ojúmọ́ kẹrìnlá oṣù náà ni àwọn ti oṣù ọ̀wẹ̀wẹ̀ tá a wà yìí náà ni wọ́n ti wọlé jẹ́ pé ohun tí ó jẹ́ ohun pàtàkì òun ni pé àwọn wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọmọ ṣe pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi kún un fún wa ní ọdún tá a wà yìí pàápàá jùlọ àwọn obìnrin jẹ́ wọn ni wọ́n wá bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ jẹ́ yàrá ò tó wọn ó ṣe tọ́ ṣùgbọ́n àwọn ti ń gbé ìgbésẹ̀ lájẹ́ kí wọ́n lè rí yàrá kí wọ́n lè lò bákan náà ni àwọn olùkọ́ wọ́n sọ̀rọ̀ lórí ètò ìdarí àwọn aago tí ó ti ń wọ́lẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n òun láti jẹ́ kí wọ́n múra kí wọ́n fètò sí i wọ́n wá ṣàlàyé bákan náà lórí èyí tó jẹ́ ìrànlọ́wọ́ ìjọba tí ìjọba ń ṣe fún àwọn ojúlé ẹ̀kọ́ òun ni wọ́n ti ṣe fún àwọn wa ojúṣe ìjọba ìjọba ti ṣe ojúṣe rẹ̀ níwọ̀n tó yẹ pé eléyìí kò lè fà kí iṣẹ́ kó má baà lọ bó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ wọ́n ti ṣe ojúṣe wọn àwọn ìṣòro tí wọ́n tún ní pé ojúlé ẹ̀kọ́ ìjọ ojúlé ẹ̀kọ́ kan tí kò ní àgbàlá wọn ò sọgbà rẹ̀ tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó gbà ó máa ń gba iwájú ojúlé ẹ̀kọ́ náà kọjá àwọn olè wọn tiẹ̀ lọ láti jẹ́ kí wọ́n jalè àwọn ẹkùn ilé ìyàgbẹ́ bákan náà ni àwọn wáyà ojúlé ẹ̀kọ́ náà gbogbo rẹ̀ ni wọ́n tu pátápátá bí ó bá di di ìrọ̀lẹ́ báyìí àwọn ọmọ wọn ò lè ṣiṣẹ́ àbí bí wọ́n bá wá ní òru kùtùkùtù wọn lè ṣiṣẹ́ torí pé kò sí iná ǹjẹ́ gbogbo àwọn ohun ìlọ jẹ́ ìbànújẹ́ ti àwọn ṣùgbọ́n àwọn ń béèrè àwọn kí wọ́n lè rí ọ̀nà àbáyọrí sí ohun yìí lọ jẹ́ ohun tí arákùnrin wa ti mọ̀ sí abdelkader sumanu ṣe wí ní àsìkò yìí jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò bí ti ẹ̀kọ́ náà ni ó ní ó ń lọ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ni láti fi tọ́ ní etí láti wá fi tẹ̀síwájú èyí tí ń ṣe ẹ̀kọ́ ìgbàlódé tí a ń pè ní campus numeric ní àwọn lọ́dẹ̀dẹ̀ àwọn ojúlẹ́kọ̀ọ́ gíga ni eléyìí ń bẹ tó jẹ́ pé wọ́n wà nínú ilé wọn ò ní lọ ní ojúlẹ́kọ̀ọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ojúlẹ́kọ̀ọ́ gíga náà ni wọ́n máa rí nínú ilé wọn wọ́n lè máa ti bẹ̀ máa kẹ́kọ̀ọ́ ǹjẹ́ olùkọ́ yóò máa béèrè ohun níbẹ̀ kọ́dà wọ́n lè máa dáhùn láti inú ilé gẹ́gẹ́ bí àwọn ètò ẹni àwọn jùlọ ti ń ṣe ọ̀gá àgbà tí a morúkọ sí saka yusau kasim ǹjẹ́ ó ṣàlàyé nípa ohun yìí pé kọ̀jẹ́dẹ̀dà ọmọ ojúlẹ́kọ̀ọ́ ki o ni ero nla tan pe ni tan pe ni ordinateur sugbon o le ni e tin se imuso ta mu pe tan pe ni telephone yi to ba ti ni elo ninu re bo wa ninu ile re nbi kibi to gbe wa nje o le ma gba awon eko yi lati oju leko giga yo ma ri won bi won se se gba ibere ti oluko bere yo ma ri eleyi o fa ko je pe yo di gbogbo awon alobo awon omo yo di ikun e wo opolopo awon omo to nbe ni oju leko giga yi nje bi eleyi ba de wa gege mo tin se mura re sile yi mo ba de wa yo je ki opolopo omo ko mo wa ninu ile lati ma fi tele ilana eko bo so to ati bi o se ye owo lati fi je ki won lo ni oju leko lati gba olokada ni abi lati wo awon oko yo ti won mu wa ni nje yo di gbogbo re kun to je pe won tin gbe igbese re o re kure lo bo so to ati bi o se ye ile je ileri ijoba ti won lati se ni ole ta wa yi lojo ntan ni gba latenu isaka yusau kasimu ti ofitwa ni eti inu itesiwaju wa bakana ni ni ojule eko je ti nikiperu lohun won ti wole sugbon pelu isoro die tori pe a lo ri arabin ata to je oludaru ojule eko na ti amo si lo kasi won o se lalaye fun wa ni asiko yi pe awon wole se mo pe ojule eko ti awon jina si arin ilu die opo lari awon obi ni won ko yara fi awon omo sojule eko na tori pe o ji die sugbon pelu suru lati gba mi lokan lo won tin bere si gbe awon omo wa awon o si le ko tori pe won tin foruko won si inu iwe won ni bi o ba wa ni iwa re ni gege bo se gbe arabini yen won lati da iforuko sile yen na won lati da duro sugbon tori pe awon jina die lani igbe yi awon tun kun tun won gba oruko awon omo je o si ba salaye arabini wa lo kasime se la ala ina se ko yi pe agbala ko si won ko so gba ojuleko giga yi abi ojuleko ti awon yi awon omolu won yagbe sibe ko si leto pe ki igbe awon omolu ko ma gbe pelu gbe po pelu awon omo je awon ko fun won opolopo ni won ma gu awon injini ki won ma sai ko ja ojuleko kekere yi tori ko si agba ko si won so gba ojuleko kekere yi je awon bere ki won ni lo siwaju ki won ra lowo awon lowo ki won le ni ogba to da ki awon mo na ki won le tesiwaju won si nbe awon obi ti won ku sey ti won ti fo omo si ojuleko ni kiperu lohun ki won wa pe ilekun si sile gbegede lati fi awon omo si ojuleko yi gege bi won tari gba latenu arabirin wa ti amo si lo kasiwe to je odari ojuleko na ninu ipari awon eto tojo eteni mo lati fi to ani ti pe lati oro yi awon ara adugbo ubekuga pelu wore ti ni ipile keta ti lu paraku won ti sorere omi afara omi nla meji ti lajele lu paraku lo side re nojo eteni ti won be si momi lati ojo ini lo je arakorin wa ti amo sinu Ahmed Salim okan lari awon oselu ni won je ni lajele lu paraku o soro oni awon nigbati awon se ipolongo idibo ni awon ti se ileri fun awon adugbo na tori pe won ri omi pe le nigbati awon yo gori alefa awon lati gbera won si merin ki won tete ki won si se ki won fun won ni omi mo sugbon ileri na ni awon mu se ni ojo eteni pelu awon ti won se alabasepo ti awon je pe ki won lo bo se to ati bi o se ye awon ki eni tin se ajele pelu awon gileyin ogba re awon si je awon odo ni lajele lu paraku ti won sise fun asiko ti won lati gbe nibe yen won ni ohun edun kan ti awon ni pe ki awon ara ilu ki won le ni rorun pataki lo nipa eko nipa omi je awon sise ti awon fi di asiko ti won lati ko lori alefa lojo tariwa latenu arakorin yi bakan na ni Faisal Lafia ona wa gbo oro so oselu na won na je ni lajele lu paraku oni ki eyan fun oni eyan lomi ohun pataki ni alafia lo si je won bi pe afun ni abo aye re ni oye ki omi o je pataki awon si dupe fun awon ara ilu na fun sure ti won ni ki won ma lo bo se tati bi o se ye awon ti won je re omi yi gege bi eni won bi lo ti amo si bland ni pelu rafiatu won la won dupe nigba kan ri ki won to ri omi lo ni pataki lo ni asiku ehun won ni awon mo nlo jina ki won to ri omi sugbon bi won se ri gba nojo eteni awon ti be se ri omi mimo lo oje idunu fun awon ki olorun ba loke ko ran won lowo fun gbogbo awon ti won sore fun awon ni uwe ku ga pelu ore ki ola ko se ko ta won lore ye ni ani lati fi to ani eti ibi ni a o muru yin tojo tini gunle won kin pe ku asiko wa oruko mi je oni omo yo julo tamo si Michel Dusumu arabi ta mo si me o le di awon ni won se atileyin wa ni ori awon eto tojo tini je mo so lori iwole ni ojule eko giga ti komige alohun a imura sile ijoba a le je ki awon ojule eko giga ki won ni ero ti an pe ni campus numeric a se alaye nipa re nje ase akesi lori iwole ni nikiperu lohun bakan na ni orire fun awon aradugbo ubekuga pelu wore ti won ri omi mo lo lati owo ile ajenle lu paraku ibi ni a o mu awon ojojo tenu gule mo kin pe ku asiko wa je mo dagbere fun wa pe o di gbadie
1: awon ebe kan be ko se gbagbe ni

ìdí èyí ó mọ̀ sí ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mọ̀ sí ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni.

bẹ́ẹ̀ni ọpẹ́ ni ọyẹ olówó ọlọ́run wa ní ojoojúmọ́ a ó máa fi ọpẹ́ fọlọ́mọ sọ pé ọlọ́run kò gbé orúkọ ní ọwọ́ wa bẹ́ẹ̀ ni kò bẹ̀rẹ̀ pé kí a se oúnjẹ kí òun wá jẹ oúnjẹ tó dára ṣùgbọ́n kí ni ohun tó yẹ ọpẹ́ ká máa dúpẹ́ ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni àwa sì máa dúpẹ́ ní ọwọ́ rẹ̀ nítorí pé ọ̀pọ̀ ni wọ́n fẹ́ tó jẹ́ pé láti wà ní àlàáfíà pẹ̀lú wọn fẹ́ láti jẹ́ kí wọ́n máa sáré káàkiri ṣùgbọ́n kò tí ì rí bẹ́ẹ̀ fún wọn sáré káàkiri ṣùgbọ́n kò tí ì rí bẹ́ẹ̀ fún wọn kì í ṣe pé àfi ń gàn wọ́n àbí àfi ń yọ wọ́n àdúpẹ́ fún ọlọ́run fún ètò ìṣúná ìṣòro nínú ìdààmú nínú àìsàn ọlọ́run wa nẹ́wọ́ agbára sí ní àkókò ìlàgbára tó lùwà ǹjẹ́ àgbẹ̀ dìde o olùwà aṣiṣẹ́ ìyanu tó jẹ́ pé ohun tí ẹ̀ náà pupa tí ẹ rò tí ẹ wá ọlọ́run a ṣe fún nítorí pé ọlọ́run kìí ṣe ọlọ́run òkú ọlọ́run aláàyè tó jẹ́ pé wọ́n ń gbọ́ gbogbo tó jẹ́ àníyàn wa ní ojoojúmọ́ ǹjẹ́ kí ọlọ́run kò gbọ́ tó alẹ́ àkókò yìí ǹjẹ́ bàbá wa tí wọ́n ṣe alphonse kadi apiji àwọn ni wọ́n fẹ́ ní ọjọ́ tí wọ́n láti pàṣẹ ètò yìí wọ́n ní kí a wá láti dúpẹ́ fún yín gbogbo èyí tí bá wọn lọ ní ìlú savẹ lọkọrin lóbìnrin lẹ́bẹ̀dẹ́ àti dàgbà tí ẹ gbọ́ tí ẹ débẹ̀ kódà wọ́n ní àwọn ẹlòmíràn bẹ̀ tó pé ní ọjọ́ tí kódà wọ́n fi débẹ̀ wọ́n mọ́ báwo ló ṣe ṣe ṣùgbọ́n mo sọ fún yín pé ẹnikẹ́ni gbogbo tí a ṣe a rò pé à ń gbìyìn kalẹ̀ tó yẹ pé àwa ká ìṣòro ẹni ọjọ́ tẹ̀lá ń jẹ́ bàbá àfíjì àkí nítorí pé mo mọ̀ pé ẹni ọ̀yàyà ẹ̀sìn ní abẹ́nusọ pé ẹlẹ́sẹ̀ tó yẹ pé gbogbo ohunkóhun tí ó ṣẹlẹ̀ sí àwọn kan ẹ̀mọ̀wọ́ ẹni débẹ̀ ni ẹ̀wọ̀n náà èwúrẹ́ rẹ̀ ní ìjẹ́rọ́ ọjọ́ tó ló ń fẹ́ láti kí ẹnì kọ̀ọ̀kan yíò fún ètò ìsìnkú ìyá àti àwọn ìlàsà ìfàkẹyẹ ìfàkẹyẹ pascaline ni ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ló ti wà nílùú sàbẹ gbogbo yìí àwọn àná wọn kí ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo ẹ̀jẹ̀ tí àwọn ìlú òkèrè wá jẹ̀lẹ́gbàrà tó lọ àlùfíbẹ̀ sàfúrà olùwàbùkún yìí àfúnni ní ayọ̀ àti àlàáfíà ìgbéganẹ fún yóò jẹ́ olùwàkí ó bùkún yín níbikíbi tí ẹ ti ṣe ẹ ti ẹ gbàrà fi àdúrà ránṣẹ́ ẹ̀tọ́ yẹ pé báyà ẹ lè débẹ̀ ẹ̀tọ́ ọba kò láti fi òǹkà ránṣẹ́ lágbára tó lùwà olùwà ló mọ ohunkóhun tí ẹ ṣe jẹ́ àsán fún yín níre jẹba tó ń ṣe alphonse kadi apiji ni wọn ní kakí àwọn ẹlẹ́pàá kódà àkíwọn èèyàn bẹ́ẹ̀ ni ǹjẹ́ ọlọ́run a máa gbé yín ga kò ní fi sílẹ̀ ní àkókò yìí olùwà bùkún yín bẹ́ẹ̀ ni bàbá wa àti ìjánu mọ́ṣúlì débi tó àwọn ọlọ́pàá àwọn kan tó yẹ pé wọ́n jẹ́ olólùfẹ́ ètò wa ní ojoojúmọ́ àkíwọn fún ìnáwó bàbá wa tí a ṣe ní ọjọ́ ọ̀sẹ̀ tí kọjá bàbá tí ó ṣe yusuf tìjani nìkọ́ra jẹ́ wọn ní ká kí o gbogbo ẹ̀ tí ẹ gbọ́ tí ẹ wá tó jẹ́ pé bóyá ẹ tẹkù ránṣẹ́ sí àwọn tó jẹ́ pé ẹ gbàdúrà sí wọ gbogbo àwọn àná ọ̀kẹ́ ẹnì kọ̀ọ̀kan yín gbogbo ẹ̀ tí ẹ kúrò láti ìbáṣẹ̀lú kútọ́ ní sàbẹ̀ ìlú ṣàlàgbò gbogbo rẹ̀ títí fi dé ní mọ̀nàbí lọ́wọ́ làwọn kì yóò pé ọlọ́run lẹ́lẹ́sàn àṣà fún ẹ̀sà ìlú àbùkù yóò ayọ̀ jẹ́bọ̀ àtìjáni àwọn náà kì í pé olùwà kó bùkún yín olùwà àgbẹ̀ yín ga o ẹ̀ ò ní rí ìdààmú lẹ́yìn ikú bàbá o ìṣòro kò ní débà ní kọ̀ọ̀kan yín olùwà àfùn ní ayọ̀ tí ó péye akílẹ̀ kà sí jẹ́ àwọn máa retí bàbá wa ọ̀pẹ̀yẹmí ìdíṣò bí wọ́n bá lè bí ọlọ́run ọba ṣe wúwo fún ní oore ọ̀fẹ́ ṣùgbọ́n àrètí o àwọn máa tẹ̀síwájú.

0: nígbà tí ẹyẹ ayé bá ń gbógun ẹ máa ro tiwa ní ìrìn ní ọjọ́ tí ò ní o ẹnìkan tí ń pè wá òun fẹ́ dá sí ètò wa. Halo ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀.
0: Arábìnrin ẹ kúrò lẹ́wọ̀. Orúkọ yín o. Kílẹ̀ yín. Ìyáwó ni. Mo tọ́ ní èdè iṣẹ́. Ká tú fún wa ní èdè kárọ̀ ìjírí. O ti mọ̀ sọ́mọ́ ní lóde la máa ní pétẹ́tù bẹ́yẹ́ àbúrá kírísẹ́lì dì Márígò.
1: Ó ní omi dáadáa ọ̀dọ́ ìmọ̀jù omi odò.
0: Omi
1: ìṣẹ̀lọ.
0: Omi
1: dáadáa. Láì dáàbò omi ìtọ̀
0: ráì.
1: Ọ̀dọ́ ìmọ̀ dáadáa ju omi odò
0: yẹn. Ìtumọ̀ tẹ́ ẹ rí nìyẹn. Abi ọ̀dà ẹ ṣe òyàwà adúpẹ́ olúwa wà pẹ̀lú yìí ọjà ó dìgbà díẹ̀.

0: Alo, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Salaamaleykum.
0: Wa aleykum salaam. Adúpẹ́ ẹ kú àsìkò wa o.
1: Ọ Isadi Ara ti kan agbẹ.
0: Bàbá ẹ kú ọjọ́ mẹ́ta.
1: Wọ́n pẹ̀lú.
0: Isadi Ara. Mo ní ẹ̀bùn ńlá ni o. Àpò kan tí ẹ bá lè sọ. Bẹ́ẹ̀ ni. L'eau de la mer ne peut être meilleure à boire que celle du marigot.
1: omi àgbá kò lè dán ìmọ tó odò.
0: Omi àgbá.
1: Omi àgbàrá tó ń ṣàn bọ̀.
0: Kò
1: lè dán ìmọ tó lé omi odò.
0: Omi odò kò lè dún mu
1: tó. Omi àgbàrá kò lè ìmọ tó omi odò.
0: Omi odò ó dà adúpẹ́ àti kọ́. Ẹ gbọ́ wa, ẹ ṣeun, adúpẹ́ bàbá Jera Isa.

0: Bẹ́ẹ̀ni, kí a ṣe ayẹyẹ rẹ̀ kúrọ̀lẹ́ o.
1: Ọ̀rẹ́ kan lẹ́wọ̀n ọ̀rẹ́ general.
0: Babawa tò látòlà.
1: Olóyè olóyè dé ní láti Amẹ́ríkà. Ọ̀rọ̀ ilé ọ̀dà ni kò dá ni, mo fi ọ̀dà kò dá ni ní jẹ́. Bẹ́ẹ̀ ni yẹn jẹ́. Omi ti ń tó mọ́nítò. Omi adágún.
0: Omi adágún.
1: Kò lè dọ́ ìmọ̀ bo omi odò. Omi adágún kò lè dọ́ ìmọ̀ bo omi odò.
0: Tó bá rí bẹ́ẹ̀ a ó gbọ̀ wá. Ẹ gbọ́ wa bọ̀. Ẹ ṣeun. A dúpẹ́.

ẹ̀dáṣẹ́ tó láti lè ṣe rí pàtàkì àkílẹ̀ kan sí ọjọ́ tí ò ní a rí pé aago náà ti ń lọ aago mẹ́jọ àbọ̀ ti lù báyìí bọ́bá wa ti àrètí jẹ́ bóyá kò tún ní sí ṣíṣe pé wọ́n tún lè dẹ́bọ̀ jẹ́ ọpẹ́yẹmí àyìnlá ọ́fíìsì gbàmíràn ni kò tí burú náà ṣùgbọ́n ètò àti àgbékalẹ̀ iwájú yín òun náà ni pé ẹ túmọ̀ ọ̀rọ̀ yìí fún wa tí a bá sọ ní èdè iṣẹ́ kẹ túmọ̀ rẹ̀ fún èdè kárò jire l'eau de la mar ne peut être meilleur à boire que celle du marigot l'eau de la mar ne peut être meilleur à boire que celle du marigot tí bá ti dọ́gba àwọn náà ti dọ́gba pẹ̀lú ní ọjọ́ tí ò ní adúpẹ́ o jẹ́ bàbá wa tí wọ́n ṣe alphonse kadi afiji ni mo fẹ́ láti pàṣẹ ètò àti ọjọ́ tí ò ní mo fẹ́ láti kí yín o pé àwọn dúpẹ́ fún yín fún àdúró tí yín fún ìnáwó tí ẹ ṣe ní àkókò ìnáwó ìyá ti àwọn nílùú sàbẹ ìyá wa ìlàsà ifáchẹyẹ pascaline ojúmọ karùn oṣù kẹsànán ló ti àwọn nílùú sàbẹ wọn làwọn kí gbogbo àwọn ànálá kí o gbogbo àwọn ẹbí ìbátan níbi kí ẹ ti wá ọlọrun aláàánú kó bùkún yìí o gbogbo ohun tí ẹ ṣe olùwà ni ẹ ṣe fún kì í ṣe òun ṣùgbọn ọlọrun nínú àánú rẹ kò ní jẹ kí àfi bẹẹ sàn fún olúwa bùkún yín olúwa gbé yín ga ayọ̀ yóò jẹ tí ní ọjọ́ tí ò ní o ní ọba baba alphonse kadi afiji ni wọn ni ká kí yóò tí wọn jẹ fọganásà nílùú pàkó àwọn náà kí wọn nítorí pé èèyàn ni wọn ṣe olúwa kò ní dojú tì í ní ọjọ́ tí ò ní gbogbo ibi tí ẹ̀yàn láti fi ṣe nǹkan wọ̀nyí ọlọ́run á pèsè ohun rere fún yín ní àkókò yìí ayọ̀ ni fún yín gẹ́gẹ́ bí àṣìṣọ́ ǹjẹ́ bọ́ wa afiji akin kàsí pé ẹ̀ kò àsìkò àkíọ́lọ́ àkíọ́ bùkún yín lọ́pọ̀lọpọ̀ ayọ̀ àwọn máa lọ pẹ̀lú olórí wa ǹjẹ́ àyìnlá ọmọwúrà ni a ó fi tẹ̀síwájú báyìí kí a lè fi mọ ẹ̀ tẹ́ ń bọ́ wa mo sọ fún yín ọ̀yà ẹ̀sìn ìtumọ̀ wa owó bẹ́ẹ̀ àpò kan ni a fi sílẹ̀ tẹ́ bá lè ṣe fún wa kẹ́tùmọ̀ rẹ̀ fún wa ó yẹ kí a kọ́ èdè wa ó ṣe pàtàkì

adupe ẹ̀dá sí ètò wa ìyàwó àbí ayọ̀ ẹ̀tẹ̀ tẹ́mọ̀ ní tí ìgbọ́ ha máa rí tí ní ọjọ́ tí ní bàbá wa àbí oníkanáàbò ẹni akínà ọjọ́ tí ní pé olúwa kọ́ pẹ̀lú yóò bẹ́ẹ̀ ni akíwa láwọn àti ìgbúrò yìí bàbá wa nímọ̀ náà lọ́wọ́ vincent báwo ni ẹ̀kọ́ ọjọ́ tí ò ní tòlá tòlá àti ẹ̀tẹ̀ náà pọ̀ pàápàá kí ẹ̀dá sí ètò wa 0 1 44 70 44 44.

bẹ́ẹ̀ ni adára fún ẹkùn kan lọ́jọ́ tí ò ní olórin fi sílẹ̀ kó bùkún yín a ó máa retí yín ó tún kú bí ìṣẹ́jú mẹ́tàlá tí a ní láti lò pẹ̀lú yín olúwa láàrún kó wà pẹ̀lú ayọ̀ ní fún yín ní ọjọ́ tí ò ní a ó máa tẹ̀síwájú pẹ̀lú sálọ́wà bẹ̀ ní ilé wa ò ní jóná ọjọ́ tí ò ní o.

0: Allô, Ekwueno.
1: Alo, alo, to.
0: Ti Almajiri.
1: Mama ka mene.
0: Ekulu o, Ekwesi ko wa.
1: Adi o, mo ti ja lo ne, mo bi na ra ni baya pe, mo
0: Ebi
1: ti
0: no
1: ja
0: si
1: lo ni la mo ta ja ni won ni bo.
0: Ebi no si nbe.
1: E se o, ngo mo we pe o ti a ma mo ni sa kin ni.
0: Pa a so ni ede ise ke ba tumo re baba Sumanu Majidi baba ile su won fi apo kan sile. Assalamu alaikum yen. Te ba le tu fu wa ni ede o ti a so ni ede ise ke tu fu wa ni ede e ka ro ejire. Wọ́n sọ pé l'eau de la mer ne peut être meilleure à boire que celle du marigot.
1: L'eau de la mer.
0: Elle ne peut être meilleure à boire que celle du marigot. Ẹ ti gbìyànjú. Adúgbò wa ti jáde lọ́jọ́ ìyá kí torí pé a ti ń kí àwọn tí ẹ ti bẹ̀rẹ̀ wá pé kí a bá wa kí ní ọjọ́ tòní jẹ́ bàbá tí wọ́n ní kí a kí ní àwọn náà kọ̀ọ̀kan wọ́n ti pè wá wá ẹ pé kí a kí yín gbogbo ẹ̀ tí ẹ dúró tí àwọn ò ní ọjọ́ sátidé tí ó kọjá ti ṣe ọjọ́ ìṣẹ́gun àbí ọjọ́ àbámẹ́ta nìyẹn ti ọjọ́ mọ́kànlá ní ogún oṣù kẹsàn-án ló ti yàwọ̀ yìí ní àdúgbò títírú mẹ́ bàbá wa tí wọ́n ṣe yéṣù fìtì já ní ẹ̀ńkura tí wọ́n jẹ́ dé ní ayé àṣe àwọn àdúrà ojú ogójì ọjọ́ àwọn onímọ̀ ká kí n yóò gbogbo ẹ̀ńtí ẹ débẹ̀ ẹ̀ńtí ẹ̀ náwó ẹ̀ńtí ẹ̀ bí ṣe àdúrà ránṣẹ́ láti ó bẹ̀rẹ̀ láti ìlú kútọ́nù kódà fi lọ mọ̀ràn bí báyìí àbí ká lọ ní ìhà àwọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti Nàìjíríà lọ́hùn ká fi lọ ní ìhà Togo lọ wẹ̀ ní akí tí ẹ débẹ̀ àwọn àná wọn làwọn kí olùwà kò jẹ́ kí a fi bẹ́ẹ̀ san fúnra wa ayọ̀ ni ó jẹ́ fún yẹn gbogbo ẹ̀ tí ẹ dúró ti àwọn ní ojú òní ti ní àkókò yìí jẹ́ bàbá tìjànú máṣú ni wọ́n ní kí a kí yín bẹ́ẹ̀ ni ó sì lóun fi àkókò yìí gbogbo àwọn ìyàwó láti ibi kíkẹ́ wa gbogbo àwọn ọmọ òun làwọn kìí lẹ́yìn ikú bàbá wa ohun búburú kò ṣẹlẹ̀ sí o ayọ̀ ni ó jẹ́ ti ẹni kò kan wa bàbá tó ń ṣe tìjànú máṣú ni wọ́n ní kí a kí yín. Alo ẹ kúrò lẹ́wọ̀.
1: Alo
0: ẹ kálẹ̀. Ẹ kálẹ̀ Ọláyé Lùwíì láti Gẹ́mà. Ọláyé Lùwíì láti Gẹ́mà. À ń gbọ́ yín o. Ẹgbẹ́ òsókè kágbọ́ yín dada. Ẹ fẹ́ dá sètò wa.
1: Níwọ̀ ètò yìí ni n kò fi sọ ní wẹ̀ lóò ní kwà.
0: Ẹ ṣeun. Adúpẹ́ olúwa pẹ̀lú o. Ẹ ṣeun àlàáfíà ni fún yín inú wa dùn gan tí ẹ pè wá. Ó dáa ó dìgbà díẹ̀. Bàbá Ọláyé Lùwíì ṣàkíwò adara fún yín ọjọ́ tí ò ní nítorí pé ẹ náà ẹ ò fi wá sílẹ̀ dúró tì wá ní gbogbo ìgbà. Gbogbo àwọn tí wọ́n pè ní àkókò yìí yàwá Yakubu Nuratu ní pèbèmí àkíwò. Bàbá iṣẹ́ tẹ̀ra àkíwò àwọn ìgbàgbọ́ ìbàbá Sikiru Olóyè Dé Akinyin Sumanu Onídèpo Akinyin ǹjẹ́ Ọlọ́run kò dúró kò ní fi yín sílẹ̀ gbogbo èyí tí ẹ̀ ń ṣe fún ìdàgbàsókè ètò wa Ọlọ́run àmà dúró tì yín ẹnìkan ti pè wá báyìí. Alo. Kí lẹ wí? Dadi.
1: Àkàlẹ̀ o.
0: A kú àgbọ̀ ẹ kú gbọ̀wá yìí o.
1: Pẹ̀lú.
0: Mo ní ọjọ́ ọ̀la ó pè yín kí a gba ẹ̀bùn yín. O ta fi si imọ bi nitori pe English le n gbọ aso ni ede iṣẹ ni ede faranse ni te ba le tun fun ede Yoruba ṣe ki sọ fun yin. Ẹ mo ni ohun ta sọ ni pe apo kan ni wọn fi silẹ l'eau de la mer ne peut être meilleure à boire que celle du marigot.
1: L'eau de la
0: mer. Ka tumọ̀ rẹ ni ede wa.
1: Ọ̀dà mọ̀ ń bọ̀
0: á. Adúgbò ìwọ̀n dádì ẹ̀kọ́ àti kọ́ dádì Samuel Akinwo olùwàwà pẹ̀lú evangelist oníṣiṣẹ́ ní ọjọ́ tí ò ní ọjọ́ pé nìkan bẹ̀rẹ̀ pẹ̀lú wa ní àkókò ìka gbẹ́ntọ́. Alo.
1: Alo, ti yára wáyé lọ́dẹ̀ padà.
0: Ó dà ń gbọ́ yín.
1: Adé ń wá àwọn kẹ̀lá àdìgbẹ́ ọ dàbà yẹn wọ́n ní láti ìfẹ́.
0: Ife? O ti mo sọ kọ́ ni o mo ní kí ẹ túmọ̀ ọ̀rọ̀ tí mo sọ ní èdè faransé kẹ́ túmọ̀ rẹ̀ ní èdè iṣẹ́ ni o. Ṣé ìfẹ́ ni omi ìfẹ́ kọ́lómi ìfẹ́ sẹ̀lámù amú là ń pè ní ìfẹ́. Mo sọ pé l'eau de la mer ne peut être meilleure à boire que celle du marigot. A mọ̀ pé marigot odò ni wọ́n ń pè bẹ́ẹ̀. Tí a bá sì pé l'eau omi nìyẹn l'eau de la mer. Ẹ ní kí?
1: Ọlá yìí nà
0: kẹ́ mọ̀ ń tẹ̀gbẹ́. Ẹ ń sọ fọ́ráyìí ń bì Adupe mo so fun pe oro ti a fi si ori ero wa ni ale yi lo de la ma ne peut-être meilleur à boire que celle du marigo que tu fani de che wo wen tin bo ele si ah o je pe nkan tin ben to si awon fe won fe gbianju allo ekwele o
1: ekwele o
0: adupe
1: o le nko
0: ayin lo logo
1: Apollinaire Alagbe. Oui.
0: En quoi?
1: En l'eau de la mare. On est
0: On est à ton.
1: Omi ti ko nchon.
0: Ni o ma se ti e bayi abi marigo ni e a marigo ko lan pe
1: marigo
0: ni e ari bele ni aduko e se e ti gbiyanju lo wa pelu yin o e ma o ya ke ma pe ari gugba baba wa oluwa wa pelu yin apo ni alegbe hakiyin e baba wa ti on gbo wa awon ni mo so esi ti o baba sikiru oloyede mo fe ki e fun wa te ba ngbo olokan number wa ni 01 69 90 05 01 ke ko number mi ke fi ranse sinu ke fi se message fun wa eyin le gba eni ofun lati gba owo ni ojo ola baba wa sikiru oloyede ti e ba ngbo wa e ko eni sinu 01 69 90 05 01 oda am gbo en ti pe wa allo
1: allo jabu
0: dadi
1: emi ni
0: agona ti lo
1: ani omi drapo o se boju omi to nso lo
0: oda e se wa gbiyanju aduke agona ti lo e ma binu ago ti lo sugbon ki se omi drapo ma to ba ti dojo la pe ki agba ebun ti eje ni je edugun lowo
1: Oda,
0: I see. I do go law, calling you. I only fool in daddy, Akin. Baba wa Sikiru, Olu, the most of me pay, I want more so a city, Oda, okay. Omi Adagun, Alice, Omi Adagun, Abiki, Asoke, Omi Akbolo, Ula, Akwiti, Badini, Hasabe, Luru Kuta, Rua, Omi, Kriji, Akwadagun, Adagun, me, Benny, I sold an echo. Omina ko le dun mu to bi omi odo ni baba ki e pe wa ojo la ni number yi 0169 90 05 01 FC message ranse kale fi owo yen ranse fun ni ojo la baba sikiro ri de mo kin o lo abukun ti o ba je be to ba ti ya a wa pe a da sin gbogbo ese wa ni ojo tuni ati ri pe akoko ati ti lo bi opin a ori ojo mu soroku bayi mo so fun pe omi adagun la le so pe omi adagun ami omi apolo e to je pe ni te ba de ninu lore okuta bayi to je pe awon mi o ma nwa ni nibi kan soso ti won ma ngule o na ni adagun ati mo a le so pe omi adagun abi omi apolo awon mi o yi ko le dun mu tu omi odo je akini gbogbo en ti e da seto wa olorun aduro ti yin o oluwa ko ni fi sile baba wa iyawa yakubu nuratu akini isadiere akini baba sikiru rede akio sumani depo akini o beni olailu wish akini dadi simuel akini tijan mashudi akini apolini alagbegbe na kipe olorun anu ko lo ti yin je lo ojo ti ola odudu orupoko ni oju eni kokoro alakala anila awon ibi oni rati wa lagbara ti oluwa ninu ife jira mo kipe ojo la ni ago mesa koja sejume erogun a o ti pade mo kipe o ti pade.